báyìí gbogbo ẹni tó ń gbọ́ mi mo ní nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún láéláé ẹnìkan ní wòlíì èwo nìyẹn àyájọ́ ni nígbà tí wòlíì bá fẹ́ sún àwọn èèyàn sókè òní wọn á máa pe èdè yẹn gbogbo ilé tẹ́ ẹ ti tan rédíò gbogbo ilé iṣẹ́ tẹ́ ẹ ti tan inú mọ́tò tẹ́ ẹ ti tan rédíò èdìdì kan ń wọbẹ̀ lónìí májẹ̀mú kan ń wọbẹ̀ lónìí aṣẹ́ kan ń wọbẹ̀ lónìí kìkìdá kí wọ́n máa ṣe àmì ni ẹnìkan ní wòlíì kí ni nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá láti ọjọ́ tí ayé ti bẹ̀rẹ̀ òní mẹ́rẹ̀ẹ̀rin ti di ẹyọ kan òní wọ́n ń pè ní àgbáyé mo wá sọ lónìí bí wọ́n bá jí o ṣe àmì bó o ṣe ń fi kírímù yẹn para nígbà tó o bá ń jáde ire ní ìlà oòrùn ire ní gúúsù ire ní àríwá ire ní ìwọ̀ oòrùn ire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ẹni tó bá ń ṣe àmì mo ní kọ́ máa wá ọbọ̀ mata adúnẹ́mọ náà ṣadáàlì abadash ọlọ́run o bàbá mi o gbogbo ẹni tí ń ṣàmì láàárọ̀ yìí ire òkè láti ibikíbi tí wọ́n bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ọya máa jábọ̀ máa wọnú ilé yẹn ire tẹ́ ẹ lè jẹ tán ire tẹ́ ẹ gbé ní àgbétì nínú ilé yìí wọ́n pàṣẹ mo ní kọ́ wọlé wà òní ó le díẹ̀ kò sí ẹni tó lo kírímù yìí kò sí ẹnikẹ́ni tó jáde lónìí tí wọn ò ní sàánú ẹ̀ ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ire ń wà ọ̀bọ̀ ire ń wà ọ̀bọ̀ ọ̀la ń wà ọ̀bọ̀ ohun tí wọ́n lò lè gbéṣe lórílẹ̀ ayé ọ̀yà lọ gbéṣe in the name of Jesus yẹn yára sọ nǹkan márùn-ún tí ò ní di mẹ́fà ẹnìkan ní márùn-ún tí ò lè di mẹ́fà tó bá di mẹ́fà ayé aṣọ ló kọ ni ẹnìkan ní kí ni nǹkan márùn-ún tí ò wá lè di mẹ́fà àṣírí ni ìka ọwọ́ rẹ ni ìka mélòó lo onímọ̀mọ́ ìka márùn-ún ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà táwọn olúgbódì ní tí wọ́n fi ń pè wọ́n ní olúgbódì kò ní ju kínkí ní báyìí lọ ohun kò ní ṣe mú kò ní wúlò fún nǹkan kan kò ṣe é tò kabọ̀ so ìka márùn-ún lo ní mo kọjá lọ ọlọ́run mẹ́ta lọ́kan o ọlọ́run tí máa ń pín oore ọ̀fẹ́ ọlọ́run tí máa ń jẹ́ kí ayé èèyàn dá yàtọ̀ ìka márùn-ún márùn-ún márùn-ún bí márùn-ún bí márùn-ún bí ó jẹ́ ogún mo pa inú pàkáàdì ẹ̀dúnà ṣàǹtàkà gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ mi nínú májẹ̀mú nǹkan márùn-ún tí èdè mẹ́fà gbogbo ẹni tó bá ṣe àmì àánú aláìlẹ́gbẹ́ ìrànlọ́wọ́ aláìléèyàn ó dìde sí ọ lójijì wàá gbọ́ o ayé kan tó ní ayé yẹn sáré gbogbo ẹni tó bá yọ ọ lẹ́nu ọ̀run yọ ọ lẹ́nu gbogbo ẹni tó bá dẹ̀ ọ́ láàmú ọ̀run dà láàmú mo wá sọ lẹ́ẹ̀kan náà oore àjẹǹjẹ tán oore tó ṣiṣẹ́ rẹ̀ òní wọ́n ń pè lórí ọ̀fẹ́ oore tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́ ọ̀yà máa gbà máa jábọ́ sínú fíìm májẹ̀mú tí bàbá rí ọ̀jẹ̀ gbádùn ẹ̀ májẹ̀mú tí ìyá rí ọ̀gbádùn ẹ̀ mo ní kọ́ wọnú ayé ẹ lọ in the name of Jesus.